ìṣẹ́jú yìí ni mo pe àwọn bàbá wa ajíhìnrere àgbà fún ìjọ apostolic christian ní gbogbo àgbáyé. Àwọn bàbá wa prophet Ogunrinde àtẹ̀wọ́lá fún Jésù kí gbogbo ẹni tó dìde tó dìde gbogbo dìde.

0: Torí àwọn nǹkan tí Ọlọ́run fẹ́ ṣe lónìí ó yàtọ̀ púpọ̀. Kò dẹ̀ fẹ́ ká lo èdè kan ṣoṣo kí gbogbo wa pátápátá ká dẹ̀ gbàdúrà bí ẹni tí ò gbàdúrà rí. Inú mi dùn fún gbogbo àwọn ènìyàn tọ́lọ́run ti lò ìyanu ńlá ni. Mo gbàdúrà nítorí pé ìwọ náà wà ń bí lónìí kò ní rin àárín nà. Àwọn èdè kan bẹ́ẹ̀ tí Jésù Olúwa lò ta fẹ́ fi gbàdúrà. Kò ṣe ta fẹ́ bẹ́ẹ̀ lónìí ju agbára lọ sà. Bá agbára bá dé ìkólọ yóò padà. Bí agbára bá dé ọ̀nà tó dí ọ̀la. Bí agbára bá dé ohun tó kú nínú ayé wa yóò jì. Nínú ìwé Jòhánù ní orí kejìdínlógún. Ẹni tí ó ká yẹ àwọn bá mi ká pẹ̀lẹ́pẹ̀lẹ́. A fẹ́ wo àwọn àkànṣe ọ̀rọ̀ kọ̀ọ̀kan tó wà ńbẹ̀. Láti ẹsẹ̀ ìkẹrìnlẹ̀ ti bẹ̀rẹ̀. Nítorí náà. Bí Jésù Olúwa ti mọ gbogbo nǹkan tí ń bọ̀ wá báhun. Ta lẹ̀ ń wá ìbéèrè àkọ́kọ́ nìyẹn o. Ta lẹ̀ ń wá torí òun mọ̀ wípé òun ni wọ́n ń wá láti dojú ogun kọ. Láti yẹ̀yẹ́ rẹ̀ láti sọ fún un pé kò tó ẹni jẹ́ ń pè lọ́mọ Ọlọ́run tàbí alágbára. Ṣùgbọ́n ó nítorí pé iná yẹn bẹ́ẹ̀ agbára yẹn bẹ́ẹ̀ àṣẹ yẹn bẹ́ẹ̀ orúkọ yẹn bẹ́ẹ̀ òkìkí yẹn bẹ́ẹ̀ ó lè fi ẹnu ara rẹ̀ sọ confidentially pé ta lẹ̀ ń wá. Yes, wọ́n dá lóhùn pé Jésù ti Nasareti ni. Ó wí fún wọn pé èmi nìyí. Ẹni tí ó fi hàn ọ́ pẹ̀lú wọn. Ọdẹ méjì o. Èmi nìyí yẹn mo fẹ́ kẹ́ ẹ máa tẹ̀lé mi ká lọ. Yes, wọ́n bì sẹ́yìn. Wọ́n ṣubú lulẹ̀. Yes. Ó tún bí wọ́n léèrè lẹ́ẹ̀kẹta. Tẹ ta lẹ̀ ń wá. Èmi nìyí. Bẹ́ẹ̀mi lẹ bá ń wá. Ẹ jẹ́ káwọn tí ò mọ nǹkan kan nípa àmì ó máa lọ. A fẹ́ béèrè agbára Ọlọ́run ká tó lọ. Ìdí ni pé ẹni tá a fojú jọ, ẹni tẹ̀mí ṣèmélé, ẹni tí gbogbo olùṣọ́ àgùntàn àtàjì ìrètí ń bẹ ń bí ṣèmélé, ẹni tí àwọn akọni tí ń kọrin yìí ṣèmélé, ẹni tí ẹ̀yìn gbogbo tẹ́ ẹ dúró ṣèmélé, òun náà ni Jésù Olúwa. Ohun tá a dẹ̀ fi ṣèmélé ni wípé gbogbo agbára láyé àti lọ́run ọwọ́ rẹ̀ ló wà. Ẹ̀rẹ̀ òjọ́ tá a ti ń bá bọ̀ bá a ti ń wọlé pẹ̀lú ẹ̀ tá ń jáde pẹ̀lú orúkọ rẹ̀ kò tí ì síbi tá a gbégbé orúkọ Jésù Olúwa sókè tá a ti kàn jọ̀gbọ̀n rí láyé. Ọlọ́run tó fẹ́ ṣe nǹkan tuntun báyìí. Èmi nìyí lẹ́ẹ̀kínní. Ìgbódì èmi nìyí lẹ́ẹ̀kejì. Péèrè sọ pé wọ́n bì sẹ́yìn wọ́n ṣubú lulẹ̀. Agbára ló jẹ́ bẹ́ẹ̀ sà. Agbára la fẹ́ béèrè níbí. Torí a ti ráwọn èèyàn ti ń béèrè pé níbo ni a péjọ sí kí ni ẹ ń ṣe bẹ̀. Ẹ lọ káyé wọn. Ẹ jẹ́ àmọ́ nǹkan tí ẹ ń ṣe ń bẹ̀. Orí ilẹ̀ tá wà dúró sí ẹni tá a dúró tì ó lọ́lọ́run.
1: This is Apostolic Flame Radio, reaching the world with the message of Christ.
0: Ibi yìí máa di ọjà àgbáyé. Ètò Ọlọ́run nìyẹn. Kò sẹ́ni tí wọn ìkẹ́gàn rẹ̀. Ṣùgbọ́n nígbà tágbára Ọlọ́run bá sọ̀kalẹ̀ ẹ̀gàn yóò fò lọ. Onírúurú ẹ̀gàn la rí nínú ayé Anna nínú ayé Sara. Ṣùgbọ́n nígbà tó débì kan dúró ogun ẹ̀gàn ṣe kíni o ọ̀tan pátápátá. Láyé rẹ̀ ẹ̀gàn máa tán. Àmì yẹ̀yẹ́ máa lọ. Ṣùgbọ́n a ní ìdí agbára Ọlọ́run. A ní ìdí agbára Ọlọ́run. Ọwọ́ á sọ fún wọn pé tó bá ṣe pé mẹ́lẹ̀ ń wá. Èmi náà kúkú ti mọ̀ pé nǹkan kan ṣẹlẹ̀. Mo mọ̀ pé mẹ́lẹ̀ ń wá. Gbogbo àwọn tó dúró ìpátá ẹ jẹ́ wọn máa lọ o. Ṣé ẹ rí ẹ̀yin olùṣọ́ àgùntàn ẹ jẹ́ gbàdúrà bí ẹni wọ́n ń wá. Nítorí pé tẹ́nìkan bá kú nínú ìjọ gbà níbi tó gbé jọ́sìn ìwọ náà ń wá láti pàṣẹ ẹ̀jẹ̀. Ọ̀rẹ́ gbọ́dọ̀ múra gan. Bá láboyún bá bímọ tì í. Tó dàbí ẹni wípé a dúpẹ́ pé ẹ̀mí ẹ̀ yé òkú ọmọ ló bí. Kí ló go pásítọ̀ ń bẹ̀ yẹn sà. njoba mo ti won ba da enikan duro to se pataki ni bi ise ninu ijo to wa ko de ri ise mi o di liability si wo gan lorun a je pe won wa o na fi ise ki egbegbe odo re eyin mama ati baba awon ti wa yin eyin wo ru awon ogun ti an gbe ti awon omo elomi da lodo olorun to gba le ti mo bi obirin ba oko osun nitori wipe eni ti won wa lo mura kankan kan yen o de si pataki kani ko kan mura gan nigba ti mo ba npin adua agbara la ni disa ba agbara ba de awon to n patewo ni koko to n so koju fe ti wa na won pada join wa ni tori won o ri owo ta ni o owo olorun lara wa yes o ti o sele niyan ni jesi waju oro mi e ma se gbagbe pe leyin ti won ti mu jesu oluwa tan ti pale re mo tan won ti gba po pari nu sugbon iyanu lo je oba awon oba lakoko je ni kankan ofo kan si oba awon oba jidide nle aditu olodumare ise awon apostle lori kene nbe yen e ka wara wara lati ese ikesan ehe ato papo su eh bi a tin wo a gbe soke awo samo gba jesu kuro loju awon oniyeye to nwo eh bi a ti tejuma oju orun yes bo ti re oke ki esi won duro le ti odo won aha eh ki lo de te fi duro te n woke eh yesu na yi eh eh eh hallelujah hallelujah gbogbo awon oluso ti ani won mo so oba awon oba igba ti oba awon oba yo jidide nle nisi la won gan sibe ota to nso yo gan wọ́n ẹ̀fẹ́ kámi yẹn lágbára o mo ní ọ̀tá tó ń sọ tó ń wá bóun ó ti ṣe ọ́ sí ó máa gan so a ní ìdí agbára jésù nígbà òpin yìí nítorí pé nǹkan tí ò tó nǹkan làwọn èèyàn ń pè ní nǹkan nínú ìwé matthew ní orí ogún ó lé mẹ́jọ ẹ̀ka ẹsẹ̀ méjì ń bẹ̀ o bá a wo títóbi agbára jésù olúwa matthew 28 verse 1 and 2 eh everyone's okay es soro gidi aha aha beni aha eh la torun o yi okuta ko na lenu ona o joko le eh aha won wa riri oto eru tin be lara jesu oluwa ba ba se gbagbo daada riri oto eru tin be lara jesu oluwa

0: kẹ́nì kọ̀ọ̀kan wa máa jẹ́rìísí agbára ta ni o agbára ọlọ́run agbára la fẹ́ béèrè fún gbogbo àwọn tí wọ́n kóra wọn jọ bíi judas bíi nǹkan kan tòró náà lọ́mọ gbogbo ẹ̀ orí òkè ibi tí jésù olúwa máa ń fara mọ́ ibi tó gbé máa ń gbàdúrà ó jẹ́ wọn ọmọ pé bẹ́ẹ̀ bá fẹ́ mú ẹ̀jẹ̀ ṣáájú yín ẹni mọ ọmọ dáadáa ni bí o bá rẹnu sàmì alágbára méje ń bẹ̀ yẹn ẹni tó mọ̀ ọ́ tó mọ̀ mí tó ń rọjọ́ wá kiri kó mọ ọ̀nà tí wọ́n lè gbà mú wa irú èèyàn bẹ́ẹ̀ ó máa sùn kò ní jí mọ́. a fẹ́ béèrè fún agbára ọlọ́run torí pé lọ́wọ́ jésù olúwa nìkan ṣoṣo la sọ pé gbogbo agbára láyé àti lọ́run níbo ló wà ọwọ́ jésù nìkan ló wà lòdì ẹ̀sẹ̀ nìkankan tá a ṣẹmẹlé ju jésù yẹn lọ ó ṣe pàtàkì o ẹnì kọ̀ọ̀kan wa la gbọ́dọ̀ múra dáadáa ní àkókò kan sẹ́yìn mo wà nínú ilé lórí tírísítà mo ṣẹ̀ṣẹ̀ débi tí mò ń wí ni mo wá rí wípé àwọn ẹranko kan tí wọ́n ń pè ní ọ̀bọ mi mọ bí wọ́n ṣe dọ́wọ́ wọn nínú ìsìpayá yẹn wọ́n dẹ̀ gbígbọn dání wọ́n yọ mí wò báyìí wọ́n yọ mí wò báyìí wọ́n yọ mí wò báyìí orí tí sátímì náà wà yẹn mò ń forí gbàdúrà mò ń forí gbàdúrà òjijì ó gbọ́ gbàá tí wọ́n yẹ̀ báyẹn nínú ìfìdìfọ̀ ni báyẹn bá mi ṣùgbọ́n gbà tí mo jí dédé ibi tí kinní yẹn ti ṣẹlẹ̀ mo dábẹ́ mọ̀ nígbà tí mo jí yẹn ẹ̀mí ọlọ́run wa ń sọ fún mi pé ìwọ kọ́ náà yìí ń bọ̀ jésù olúwa náà yìí níbọ̀ dénlẹ̀ kó máa yìn mí mo bá bẹ̀ sí yí lẹ̀ mo bẹ̀ sí yí lẹ̀ ẹ wo ibi ó tán sí nìyẹn irú èèyàn lẹlòmíín pariwo yéé ó sì tán nítorí pé ìbọn tí ọ̀tá yìn sí wọn ọba agbára jésù lára wọn púpọ̀ èèyàn lọ jẹ́ pé ìbọn tó bá wọn níbọn gbèsè nítorí pé wọn ò lágbára bí wọn ti yìn wọn níbọn wọn lo òkè tẹ́lẹ̀ wọn ti já wálẹ̀ ìbọn gbèsè ti bà wọn àwọn mìíràn ìbọn ọkùnrin bà wọn wọn rí bíi tàtijọ́ mọ́ àlàáfíà wọn ò tó nǹkan mọ́ àwọn kan ìbọn iyì méjì bà wọn bí wọn bá débi àdúrà kàkà kí wọn pọkàn pọ̀ kí wọn máa ṣe dáadáa ẹ̀mí yẹn wọn máa sọ fún wọn pé ìbọn ọlọ́bí àdúrà kan lánàá tí o gbàgbé ètò lọ ń jẹta ìbá dùn àtọ̀ ń gan ti ègbóná jẹ lé lọ kí lọ wá mú bọ irú àwọn fà yẹn la fẹ́ kí agbára jésù olúwa kó fàyọ kúrò lára wa ìgbà tí mo bá fẹ́ pé àdúrà lẹ́nu àkókò díẹ̀ yẹ iná mẹ́nu sẹ́yìn akọrin yẹ ti kọrin dáadáa bẹ̀ tí iná yóò ti tò kò gbọ́dọ̀ tó ni o torí àwọn ènìyàn tí wọ́n fẹ́ bá yín tí wọ́n lé yín pọ̀ lẹ́yìn ẹ̀yìn lẹ́yìn ò rí wọn bá a ti ń gbókìkì ayé fẹ́lẹ́ tá à ń gbókìkì gbogbo wọn àwọn kan kilẹ̀ lẹ́yìn wọn ìbá ṣe pé wọ́n dúró àwọn tó ń kilẹ̀ ìbá ti ṣe kíni o wọ́n bá ti ṣáájú wọn bọ́ bá jẹ́ràn sí ọlọ́run tó lẹ́bùn kan tó ń ṣiṣẹ́ táwọn èèyàn yọ̀ ọ́ mọ́ ọ àwọn ènìyàn tó fẹ́ tó ọ tó fẹ́ jù ọ lọ they are very many in number tó o bá dúró kò sí tí ò lè ṣẹlẹ̀ èmi lè fi gbogbo ẹnu sọ fún yín wípé lákòókò tá a dé yìí nínú ìjọ àpọ́sítélì ti kristi olúwa ti gba ògo mo lolúwa gbògo sọ fẹ́ tó wà lẹ́gbẹ́ rẹ pé olúwa ti gbògo láyé mi o sọ̀rọ̀ sókè o mi ò gbọ́ dáadáa o bí jésù olúwa ọba ṣe é mú tí wọ́n sa gbogbo ipá bíbélì sọ pé fúnra ara rẹ̀ lọ́fẹ̀ẹ́ mi ẹ̀ lílẹ̀ fún wọn kìí ṣe pé wọ́n mọ̀ pẹ̀lú ipá ipò tó yẹ káwa náà wà nìyẹn agbára la fẹ́ béèrè fún báyìí nítorí pé bí nǹkan ti wà láyé wa àwa náà mọ̀ pé nǹkan ṣẹ̀gẹ̀rẹ̀ kò sì yẹ kó rí bẹ́ẹ̀ tá a bá ti wá débi agbára yẹn mo fẹ́ kẹ́ béèrè bí ẹni tí ò bá rí òwò rẹ ti rún gbagbara bá dé yóò dìde ọ̀nà rẹ ti dí gbagbara bá dé yóò dìde gbogbo ohun tó dàrú láyé rẹ pátá lọ́lọ́run ní agbára láti ṣàjọ níwọ̀n ìgbà tó bá fi ayé rẹ̀ lẹ̀ fún ìfẹ́ ta ni o fún ìfẹ́ ọlọ́run hallelujah ẹ bá ń ké dáadáa.
1: This is Apostolic Flame Radio, reaching the world with the message of Christ.

àwọn ẹ̀bùn kan ti sinmi sí wa lára tó dàbí ẹni kó kú kó dẹ kú àlómọ ni ọlọ́wà sọ pé ẹ̀bùn ẹnìkan ń bẹ láàrin wa tó ti dókun ṣùgbọ́n òun ó lu sókè alẹ́ gbọ́ níṣẹ́jú yẹn ká tó lọ ṣe gbogbo ẹyin tẹ́ ẹ ní ẹ̀bùn kan lára tàbí èkejì ẹ múra dáadáa kẹ ẹ gba agbára ọlọ́run kẹ ẹ lè di tuntun padà torí bẹ́ẹ̀ nìkan bá gba agbára kan tágbára ń bá lọ mọ́ lọ́wọ́ ẹ jẹ́ pòkè láì fo ẹ lọ́lọ́ yẹn òtọ́lẹ̀ ńkọ nítorí báyìí mú tiẹ́ báyìí bẹ́ẹ̀ wù lọ́rùn rẹ lójú àlá tí ẹni ọmọ sáré lọ níhòòhò nǹkan ti ṣe lú ẹ bágbára ọlọ́run ọ̀bá dẹ̀ lọ kó nu ayé ènìyàn àlá burúkú bá wọ̀nyẹ kó wá síwájú ẹ lójú oorun lójú àlá oúnjẹ jíjẹ nítorí kí wá ní bágbára ọlọ́run bá wà ẹ tó kóúnjẹ lọ́wọ́ àtóúnjẹ ń ó gbiná ni adébítà ti béèrè agbára ó fẹ́ dáwọ́lé nǹkan rí àyà rẹ̀ ń já agbára ló ní bágbára bá dé kò sí tọ́ dáwọ́lé tí ò ní tẹ̀síbo tí ò ní tẹ̀síwájú odidi ọdún mẹ́rin lórí ìjọ kan ṣoṣo èèyàn mẹ́rin ọdún mẹ́rin lórí ìjọ kan èèyàn mẹ́rin inú àmẹ́rin rí bá a bá ń gbàdúrà ẹnìkan ń sùn ẹnìkan ń wò tán ẹnìkan ń lọ rí tọ̀ lẹ́ẹ̀mẹwàá ẹnìkan jókòó kalẹ̀ olóhùn ò ní pariwo mọ́ tí ẹ mọ̀ pé pátọ̀ tó sì kẹrin wọn ń bọ̀ bá pẹ́ yóò gbì báàgì àbí tó sì karùn-ún tó bá pẹ́ tó bí yóò gbì báàgì yóò máa bá tiẹ̀ lọ gbàgbára bá dé ẹnìkan ṣoṣo lọ́lọ́run ó túlẹ̀ tí ọmọ rò lọ bẹ́ẹ̀ pé ẹ wá wo ọkùnrin kan ẹ wá wo mọ́mì kan tí mo bá pàdé mi ò tí ì rírú eléyìí ò àdúrà tó gbà fún mi ogun mi ṣe kí ni o ogun mi ṣẹ́ ṣùgbọ́n tí ò ságbára bó o pe nǹkan fún àwọn ọ̀gá ẹ̀jẹ̀ ẹ lọ mú nǹkan wá wá ẹ lọ mú nǹkan wá ọ̀hún ti àníyàn àbí ò tiẹ̀ mọ̀ pé ogun tó tiẹ̀ lé náà ní sóhùn ọ̀wà àwọn bíbélì mọ́ ni kí a ní ń béèrè ṣùgbọ́n tágbára bá dé ń tá à béèrè wọn ó ṣe kí ni wọn ó fún wa ohun tá à wọ́ọ̀tì wọn ó wà jáde ohun tá à lérò yóò dọ́dọ̀ wa ṣùgbọ́n tí ò bá ságbára sà èèyàn ó pẹ́ ní kòríta kò yé mi afẹ́kùnrin tó afẹ́kùnrin yẹn kọ màá tún kọ́ yín ló tún kọ́ ẹ dìjú yín dáadáa torí àkókò díẹ̀ ni mo fẹ́ lò àwọn èèyàn ọlọ́run ti ṣàdúrà fún wa ọ̀rọ̀ àṣẹ tó kàn mí a gbọ́dọ̀ béèrè agbára kí n tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ àṣẹ yẹn.

0: ìgbésẹ̀ síbi agbára kò rọrùn rárá.
1: Step to the place of power is not that necessary.
0: Ṣùgbọ́n Ọlọ́run fún àwọn ènìyàn ní oore ọ̀fẹ́ láti gbé ìgbésẹ̀ náà.
1: For God does give grace to people to get there.
0: Àfẹ́kọ́ ni ẹ ní ìgbà.

0: sọ fún Ọlọ́run.
1: You are going to tell the Lord.
0: Oluwa.
1: Lord.
0: Fún mi ní oore ọ̀fẹ́.
1: May you grant unto me the grace.
0: Láti ṣe tí ọ̀rọ̀ Ọlọ́run yìí wí.
1: To put into action what this message is all about.
0: Torí ọ̀rọ̀ náà ti jáde sí.
1: Because the word of God has come forth unto us.
0: Gbogbo ẹni tọ́rọ̀ náà sì jáde sí, ọ̀rọ̀ ti ṣiṣẹ́, àdúrà fẹ́ ṣiṣẹ́ báyìí.
1: And now the message has prospered in your life, prayer will then follow it.
0: Olúwa, bí ohun tí mo gbọ́.
1: Lord, according to the message of heart.
0: Olúwa, ràn mí lọ́wọ́ láti ṣe gẹ́gẹ́ bí ọ̀rọ̀ náà.
1: Lord, empower me to do accordingly to the word.
0: Àdúrà.
1: Talk to the Lord.
0: Ọlọ́run bá gbọ́ ọmọ àti ẹ̀mọ́ ọ̀rọ̀ tí mo gbọ́.
1: Olúwa,
0: ràn mí lọ́wọ́, ràn mí lọ́wọ́, ràn mí lọ́wọ́, ràn mí lọ́wọ́.
1: To put this step into action, to put it into practice.
0: Láti pa ọ̀rọ̀ yìí mọ́, láti pa ọ̀rọ̀ yìí mọ́.
1: To give this message.
0: Olúwa, wá ràn mí lọ́wọ́.
1: Lord, help me.
0: Olúwa, ràn mí lọ́wọ́. Olúwa, ràn mí lọ́wọ́.
1: Lord, help me.
0: Láti rìn nínú ọ̀rọ̀ yìí. Olúwa, ràn mí lọ́wọ́. Olúwa, ràn mí lọ́wọ́. Olúwa, ràn mí lọ́wọ́.
1: Help me, Lord.
0: Olúwa, ràn mí lọ́wọ́. Olúwa, ràn mí lọ́wọ́.
1: Help me, Lord.
0: Láti gbé ìgbésẹ̀. Olúwa, ràn mí lọ́wọ́.
1: Lord, to take steps.
0: Lord, do it. Jesus Christ.
1: May the Lord answer your prayer.
0: A ó sọ fún Ọlọ́run lẹ́ẹ̀kejì.
1: We'll now be telling the Lord once again.
0: Olúwa, fún mi ní agbára.
1: Lord, empower me.
0: Láti gbé ìgbésẹ̀.
1: To take decisive steps.
0: Tí yóò mú ògo bá ayé mi.
1: That will bring glory into my life.
0: Àdúrà.
1: We are talk to the Lord.
0: Olúwa, fún mi ní agbára.
1: Lord, I'm asking
0: you. Tí yóò ràn mí lọ́wọ́ láti gbé ìṣiṣẹ́.
1: That you empower me.
0: Láti débi ògo mi.
1: Lord,
0: fún mi lágbára, fún mi lágbára.
1: Lord, to get into my glory. Empower me, Lord. Empower me, Lord. Empower me, Lord. Empower me, Lord. Empower me, Lord. Empower me, Lord.
0: Empower me, Lord.
1: Empower me, Lord. Empower me, Lord.
0: Empower me, Lord.
1: Empower me, Lord.
0: Empower me, Lord. Empower me, Lord.
1: Jesus' mighty name.
0: Ohun to lagbara ju ninu oro ta gbo.
1: The greatest thing or the most powerful thing in the message.
0: Òun ni wípé ìgbésẹ̀ mẹ́rin ni ọmọ wòlíì gbé.
1: Elisha took 4 steps.
0: Kò sì rẹ̀ tó fi gbé mẹ́rẹ̀ẹ̀rin.
1: And he didn't give up until he completed the 4 steps.
0: Ẹni tó bá ń gbéṣiṣẹ́, tó bá ń rẹ̀, kò ní débi agbára.
1: Whoever takes steps and gets fainted on the way wouldn't get to the place of power.
0: A ó gbàdúrà.
1: You pray unto God.
0: Olúwa, títí máa fi débi agbára.
2: You are listening to Apostolic Flame Radio, reaching the world with the message of Christ.
0: Má jẹ́ ọ̀rẹ́ mi o.
1: Time and the grace never to fail.
0: Tí màá fi débi agbára tó mú mi lọ.
1: Àdúrà.
0: Bàbá máa tẹ̀bẹ́ mímọ́.
1: Lord,
0: tí màá fi débi agbára.
1: Ọlọ́run
0: má jẹ́ ọ̀rẹ́ mi.
1: Ọlọ́run má jẹ́
0: ọ̀rẹ́ mi. Ọlọ́run má jẹ́ ọ̀rẹ́ mi.
1: Ọlọ́run má jẹ́ ọ̀rẹ́ mi. Ọlọ́run má jẹ́ ọ̀rẹ́ mi.
0: Ọlọ́run má jẹ́ ọ̀rẹ́ mi. Ọlọ́run má jẹ́ ọ̀rẹ́ mi. Ọlọ́run má jẹ́ ọ̀rẹ́ mi. Ọlọ́run má jẹ́ ọ̀rẹ́ mi. Ọlọ́run má jẹ́ ọ̀rẹ́ mi. Ọlọ́run má jẹ́ ọ̀rẹ́ mi. Títí ó fi mú mi débi agbára tó mú mi lọ. Olúwa, má jẹ́ ọ̀rẹ́ mi.
1: Olúwa, má jẹ́ ọ̀rẹ́ mi.
0: Olúwa, má jẹ́ ọ̀rẹ́ mi. Olúwa, má jẹ́ ọ̀rẹ́ mi.
1: Olúwa, má jẹ́ ọ̀rẹ́ mi.
0: Olúwa, má jẹ́ ọ̀rẹ́ mi. Olúwa, má jẹ́ ọ̀rẹ́ mi.
1: Bàbá, má jẹ́ ọ̀rẹ́
0: mi. Ọmọ, má jẹ́ ọ̀rẹ́ mi. Olùràpadà, má jẹ́ ọ̀rẹ́ mi. O tí màá fi débi agbára tó. Ọlọ́run, má jẹ́ ọ̀rẹ́
1: mi. Bàbá,
0: lórúkọ Jésù Kristì, Olúwa wa. Ìkórìtà kan ń bẹ tí wọ́n dé tó jẹ́ ìkórìtà tó ti yẹ kó rẹ Elisha.
1: You usually get to that point of junction, to that junction where you will get tired.
0: Àádọ́ta ọmọ wòlíì ni wọ́n pàdé lójú ọ̀nà.
1: And those are the sons of the prophet who met him on the way.
0: Odidi 50.
1: They were 50 in number.
0: Wọ́n dẹ̀ lè sọ̀rọ̀ lẹ́ẹ̀kan náà pé a gbọ̀gá rẹ kó lọ́wọ́ rẹ̀.
1: And they were speaking with one voice unto Elisha, today your master will be taken away from you.
0: Ẹ jẹ́ mọ̀ pé àwọn adẹ́rùbani tí wọ́n pọ̀ láyé lónìí kò jẹ́ kẹ́lòmíì ò débi tó ń lọ.
1: There are so many people who create fear into the lives of people who hinder to their destination.
0: Lónìí kò jẹ́ kẹ́lòmíì ò débi tó ń lọ.
1: There are so many people who create fear into the lives.

0: nínú ìwé tí a mú lọ́wọ́ yìí yóò fún gbogbo tí wà ní ìwé yẹn wá sí ọ̀rọ̀ kúkúrú gbogbo.
1: That's why we say basic administrative procedure.
0: Ìyẹn la fi sọ pé